0: One TV Network presents
1: Star Express with KC Records.
2: Powered by One TV Decrest.
3: Soft sinks, 808 bass slide, and cinematic riser builds up to beat drop.
0: Do you have what it takes?
3: A voice, a song, a story the world needs to hear.
0: Then wait no further.
3: Your journey.
4: Opa, yeah, what do you mílíọ̀nù náà ẹgbẹ̀rin ìyẹn 800 mílíọ̀nù náírà láti dẹ́kun omíyalé àpẹ̀ráyà ṣọ́ọ̀bù ní ìlú Bìní. Gbogbo àwọn ará abúlé kan ní ìlú Bìní sàsálà fún ẹ̀mí wọn nígbà tí àwọn agbébọn kọlù wọn ní abúlé wọn. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tí ó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ ní ilé ìjọba ní Àbújá, ìyẹn Fẹ́mi Gbàjàbíàmílà, òun ni wọ́n ti gbé oríyìn fún látàrí ìpè tó pe àwọn aṣòfin láti fún àwọn ọ̀dọ́ láyè láti máa pàdé àdúlódé bí wọ́n ṣe ń ṣèjọba. Ó pe ìpè yìí nígbà tí wọ́n sí ọ̀sẹ̀ àwọn aṣòfin ni ó ti kéde ọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ rẹ̀. Ọ̀gbẹ́ni Alfred Moses Ekata sọ wípé ìpè náà jẹ́ ohun tí ó mọ́gbọ́n wá àti èyí tó lè so èso rere, nítorí wípé àwọn ọ̀dọ́ ni òkú ọjọ́ ọ̀la. Ṣùgbọ́n ó wá kọminú sí ìpè náà pàápàá jùlọ lásìkò yìí, nítorí pé Ọ̀gbẹ́ni Ekata nígbàgbọ́ wípé ọ̀rọ̀ náà fẹ́ lọ́wọ́ òṣèlú nínú, bí ó tilẹ̀ jẹ́ wípé àmọ̀ràn náà jẹ́ èyí tí ó buyì. Ìjọba ìpínlẹ̀ Edo ti san owó tó tó ₦1,000,000 fún àwọn àgbà ẹ̀ṣẹ̀ láti ilẹ̀ òkèèrè láti dẹ́kun omíyalé àgbàráyà ṣọ́ọ̀bù, pàápàá jùlọ ní apá alábì kan ní ìlú Bìní, ìyẹn ní agboolé ìjọba, ìyẹn GRA. Ẹni tí ó jẹ́ kọmíṣánná fún ètò agbègbè àti bó ṣe ń lọ ní àárín ìgboro Nosa Adams, òun ló kéde ọ̀rọ̀ nígbà tó ń bá oníròyìn sọ̀rọ̀, tí ó sì sọ wípé ìgbésẹ̀ ìwáyé nítorí pé gbogbo àwọn agboolé ìjọba ti di èyí tí omi gbà kan. Ó wá sọ wípé níṣe ni àwọn ìjọba tó kógbá sílé, òun ni ó dáwọ́ iṣẹ́ náà dúró, nítorí pé ìjọba Adam Osihomele nígbà yẹn ni wọ́n ti gbé ìgbésẹ̀ tí wọ́n sì ti ń ṣe iṣẹ́ náà lọ. Ṣùgbọ́n tí gómìnà àná Gọ́vanọ̀ Ọbaṣẹ́kì débẹ̀ ni ó dá ọwọ́ iṣẹ́ náà dúró. Ṣùgbọ́n ẹni tí ó jẹ́ kọmíṣánná fún ètò ìròyìn Kasim Abegua, òun ló wá sọ wípé lọ́wọ́lọ́wọ́ yìí ni ìjọba sọ wípé gbogbo ohun tó bá gbà ni àwọn òfin láti túnbọ̀ jẹ́ kí agboolé ìjọba